àwọn tí ó tẹ̀ lọ sínú rẹ̀ nítorí tí ó fìdí ilẹ̀ sọ̀rẹ̀ lórí òkú ó sì gbẹ̀ka àwọn ìṣọ̀ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀.